0: 105.7 FM. Ètò tó máa fún wa ní àǹfààní láti sọ̀rọ̀ nípa èdè wa, àṣà wa, oúnjẹ wa àti eré ìdánilárayá.
1: Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa ní orí ètò yìí ní gbogbo ọjọ́ Rú Wednesday ní dédé agogo mẹ́wàá títí di agogo mọ́kànlá òwúrọ̀ ní Zandas 105.7 FM.
0: Fún
1: ìtẹ̀síwájú àti gbígbé lárugẹ àṣà wa.
0: Our culture, our heritage, it's important to keep it alive. Join us every Wednesday by 10 a.m. to 11 a.m. on Zandas Radio 105.7 FM.
1: Tiwa, tiwa, tiwa.

ṣe wá ẹ̀ka àrọ̀ akójúmọ́ akójọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bóò rẹ̀ ni ẹkọ́jọ́ kéékèèké ọjọ́ tí ń rí ní lára dá àti ọmọ bọ̀ ọjọ́ amúwọ́jọ́ ọjọ́ amúwọ́jọ́ yes a mọ̀ pé lásìkò bá tó tọwọ́ mẹ́rin bá pé wọ́n kú pọ́ńdà ojú ọ̀gùn kan òtútù ló máa pọ̀ mọ́ yes èyí ló máa rí pè wọ́n bẹ́ni tó ń pọ̀ jù òtútù ẹ̀yìn ló máa rí èyí tó pọ̀ jù ọlọ́run á ṣe akéléde ni yes intercept ele be kanda wa juju efele efele alafia owa alafia owa edugbo alafia ti ojude ke iwa bo well first of us ewu o ti peta ti se o ti si wa la ti wo so eke ti wa bo ore ti ala ko sa a ti ki mi a ti se ti yi na o bo tora mi ki ah so o fo si mi leta bí àwọn máa kí wà tí ẹ náà kíta tí ogún ń lọ nìyẹn first of all ọkọ fẹ́fẹ́ ẹ̀ ló ní secretary yorùbá community owó ìwẹ̀ ọ̀ṣẹ́ bẹ́ẹ̀dẹ̀ lánàá yes happy belated birthday now glide of prosperity gbogbo nǹkan dáadáa tó ti dá aláyé ẹ̀rọ kò ní bàjẹ́ mọ́ owó ìlú ọdún wá ṣe yìí owó ọdún tó kù bright lórí nígbà tuntun normal lọ yes 150 so wá ìyókù tó kù tí ó kéde pé wá pìtì ó lò wọn nílò nínú ìnira o wọn àtọ̀ nílò nínú wàhálà nǹkan rí ni wọn mọ pé kò láwọ wọn ìlú àtọ̀lọ́wọ́ ní bàjẹ́ àtọ́ máa táyà wọ́n ní kò wàhálà bẹ́ẹ̀ o ọlọ́run wà ní kò ó sọ̀ta wọn ìwọ̀n bá wá fi tìtò kù tí ó lò sí lágbé owó òníjọ́ta wọn o ọ̀dọ̀ ló fàárẹ̀ lùgbà owó ńláńlá àmì ní owó bìtò ti secretary ló nìyẹn èmi wọn wá ní ti owó wà ọ̀pọ̀ owó ìwọ̀n yorùbá community ogunya adégòkè alábí tó jẹ́ tí a máa owó ìwọ̀n yorùbá community pátá ló kí wọn o dọ́pọ̀ dùn bí wọn lé mi èrè ìròyìn ni wọ́n mọ̀ pé àwọn náà ló wá gbogbo tó wá kù láyé gbogbo tó kù tí wọ́n fi pé wá fi tì kú ọ̀ nílò nínú ìnira kú ọ̀ nílò nínú wàhálà kú ọ̀ nílò lẹ́wọ̀ ọlọ́run wá ní owó sọ̀tà wọn tí àárẹ̀ àtàwọn ìyàwó wọn ò ní bàjẹ́ àárẹ̀ àtàwọn ọmọ wọn ò ní bàjẹ́ gbogbo tó jáde lára wọn àbáríkà ló ń wọ̀ pẹ̀lú bí wọ́n ṣe mọ́ ń wá àlàáfíà tọwọ́ sọ kálàáfíà ìjọba káàkiri gbogbo ibi tọ́ba ti wà àlàáfíà àwọn olórí fàlàáfíà wọ́wọ́ o ọlọ́run ló sọ pẹ̀lú ní kí wọ́n ti lé wọn ọlọ́run ọba aláàánú ọpọ́ tí wọ́n fi wá fún wa jẹ́ lórí rẹ̀ west ọlọ́run ọba aláàánú yóò fi ọgbọ́n náà lóde púpọ̀ sí kò ní jẹ́ kó bàjẹ́ kò ní jẹ́ kó nìnira owó ńláńlá owó ńláńlá owó nìyọ bí sagbé owó nìyọ bí sẹgbẹ́ wọ́n ti mí lọ owó tó mí ju bí wọ́n ti mí lọ òun kò ní gbà yẹn kó ló kí wọn àfijẹgbẹ tì yí ma ebi nọmba wa owó wa nọ yorùbá community owó rẹ west mo kí o so ẹ ti mo rí tẹ máa tírì tẹ máa fi ṣèkìlẹ̀ orí ọjọ́ ọ̀gbọ́n àtúnyẹ̀ fáwọn méjèèjì yẹn yẹn ìsàkúnlẹ̀ ẹ kíra yín ẹ̀ẹ́dẹ̀ tuntun lówó wa ẹ̀hán ẹ ní.

0: 七万八千的，
1: 我要你打扮成古装架，百会还让月嘟嘟吧，
0: 我记得找你，
1: 月嘟嘟吧，古装架，阿里巴巴，阿里巴巴，月牛，百会，哎，你跟着我不啊，不亏钱，都不亏吧，都巴拉月月，哎，下班就巴拉月月月，阿姐对月嘟嘟酷的，是不？耶，我不买不买月茶，可乐巴拉我，够傻牛啊，哎，别他妈吃大大。Ẹgbẹ́ ká máa ṣe dáadáa, ìkọ́ kò sẹ́ni tó mọ ibi tí ó ti bá dáadáa bọ́ bá ṣe. Kò pọn dada kí wọ́n ṣe dáadáa sí mo ṣe, kó rẹ̀ sí ẹ̀ ti dáadáa náà ní mo ṣe. Ẹ aláàánú lè wá níbi tí ò ti ọ̀rùn tì. Olùkọ́ mẹ́ta máa ṣe burúkú. Bí ẹni ṣe burúkú ṣe wọ̀ ní mo ṣe ti lónìí, kí wọ́n ọ̀rọ̀ tó ṣe ti fi hàn ríra, wọ́n lè padà ń bò mí náà. Ìlú rẹ̀ bàbá àbàkù yóò lọ bá gbogbo wa o. Ọlọ́ọ̀bà aláàrá tí ọ̀pọ̀ jẹ́ ti kú ní ẹ̀ka àkókò. Ọlọ́ọ̀bà aláàmú yóò jẹ́ ká ṣe kíni, yóò jẹ́ ká ti ṣe déédéé láàrin gbogbo oúnjẹ tá a bá wà. Wọ́n mọ̀ wá sí dáadáa, wọ́n mọ̀ wá sí burúkú o. Mo kí everybody tó bá ní mọ́tí ni mo wọ̀ lónìí. À mo bìlú báwọn wọn fẹ́ pè ṣùgbọ́n ọjọ́ máa mọ̀. Mo wọ́n yóò fi àwọn yòókù lọ. Bọ̀ mẹ́bà nílẹ̀ mo ti tó kí my brother. Fáṣíámà mo lérò wẹ̀ ní ṣàyẹ̀mí fákúrodó ìlú ogúnmá. Mo kí wọn gan, mo kí wọn dáadáa kú ní káwá ní wọ́n lórí ògbò. Mo kí wọn náà mo rẹ̀ wọ́n ní bọ́ọ̀dù látọ̀kọ̀ ní àwọn tí mo rẹ̀ ti dé. Mo kí ẹ mo dé kíkí mi tó lọ sọ́dọ̀ wọn. Àwọn ọlọ́run orí ọlọ́run bí ọmọ bá wa pé o. Ẹ̀jọ̀ Yorùbá community ló ṣe kò ní bàjẹ́ o. Yorùbá community òwérè wọ́n kò ní bàjẹ́ o. YGLG ò ní bàjẹ́ ní gbogbo kíbi tó bá wà. Àwọn ọlọ́run ọmọ ẹgbẹ́ ìwé ti wa. Mo rẹ̀ ti wá fàṣìkò yìí náà sí bọ́dà mi náà. Ọmọ ọba débi sí tó wà ní odò ìwò. Ọlọ́run ọba aláàánú yóò fàmì gbogbo wa. Àbílí ìjọ Sunday. Ìjọ Sunday. Ìjọ Sunday. Ní àbàlà four ní ọ́fíìsì Peace Park ó Travis ẹgbà tí ń dé ní ṣètò ìgbà tí Travis tó wà ní control ó bí ẹ ó Travis ní ó ti di ní àbàlà four tó ń ṣe ó Travis ní àbàlà four báyìí ní ọ́fíìsì Peace Park ní control lọ́jọ́ Sunday látàgbé méjì títí fi ìgbà tí ẹni ẹ bá bọ̀ pé wọ̀ ní ti gé ìdí tó bá jẹ ti gé ìdí ní sẹ́ni ẹ máa sọ ó wà tó àjẹ wọ́ọ̀ sẹ́ni ẹ máa sọ ó wà bọ́tà nígbà táyì tó lọ́kùn fẹ́ ti ẹ̀ tó o bó ṣe wà nìyẹn níjọ́ Sunday ẹ̀wọ̀n ìfà àtúntò ní ọ̀pọ̀ ọjọ́ ṣẹ́gun ṣẹ́bí. Tí mo fẹ́ gbọ́ náà nìyẹn ọlọ́run aṣọ àjù ẹ lọ ìjọ ẹ lọ nǹkan tí àrùn kò ní bá ká fi rèé bá ṣe rèé wa ká ṣe iṣẹ́ oríṣi ìtàn ọlọ́run bàálà ló wọ́n bá palẹ̀ náà mọ́ ló lè bá a pàṣẹ sí i. Ìjọ Sunday ni o ní àbàlà port ló ẹ̀rọ tó ní Travis office peace park ní kọ̀tírò àti àbàmì náà ó fẹ́ ti bẹ́ẹ̀jẹ̀ náà ìjọ náà ó fẹ́ ti dìjọ ìjọ ẹ ní o. Ìnáwó tó yà pa ní o ló ṣe kékeré ọlọ́run àpò àdúgbò ẹ lọ ó dàpọ̀.
2: Àìríkìsíà Tálágà Tọ́bíà Bẹ́tíà pẹ̀lú Guinness

gẹ́gẹ́ bí àgbàlagbà. Bàbá kú tẹ́tẹ́tẹ́tẹ́, ọmọ rẹ̀ ń tẹ̀lé lọ. Bí wọ́n ṣe rìn síwájú díẹ̀, wọ́n pa.

tó ṣe gbogbo bó ṣe dọ́rùn tán ló dáyé. Bàbá tó ṣe gbogbo bó ṣe dọ́rùn tán ló dáyé. Ìpele ìṣẹ̀mí kan ṣàmàlà wá tó máa wo. Ìyọ̀ wí ìpè kò máa sọ́lọ́mù. Ẹjọ́ máa yẹ wọ́n pé ọlọ́run ló dáyé.

tó ṣe pé bó ṣe dọ́rùn tán ló dáyé. Bàbá tó ṣe pé bó ṣe dọ́rùn tán ló dáyé. Ìpele ìṣẹ̀mí kan ṣàmàlà wá tún wà wò. Ìyọ̀wí ni pé kò máa sọ́lọ́mù ẹjọ́ máa yẹ wọ́n pé.

0: kòsánà òní láwọn ẹni tí mò ní ó lọ́nà àwọn àṣẹ̀dá tí wọ́n ń sọ kó rà yẹn bó ṣe júwẹ́ ẹ̀ fóònù ìṣẹ̀ṣẹ̀ yàtọ̀ kìrìsìtẹ́nì wọ́n ṣe júwẹ́ ẹ̀rọ yàtọ̀ tí mùsùlùmí tún ní àtọ̀ kéjọpẹ́ ṣé àkókò sàgbé mẹ́ta lọ́sàn án àná lọ́wọ́.
1: ó lọ́nà àwọn tí wọ́n ń rò yí o èyí tó ní kòsánà òní
0: láwọn ẹni tí mò ní ó lọ́nà àwọn àṣẹ̀dá tí wọ́n ń sọ kó rà yẹn bó ṣe júwẹ́

0: ṣẹ́kẹ̀jì wà fún lẹ́sí bọ́lá báwọn ọmọ mi tó fi fara pamọ́ nítorí ìwà ẹ̀dá. Ẹni tó lọ ọmọ mi tó fi fara pamọ́ nítorí ìwà ẹ̀dá. Ẹni tó lọ wọ́n kàkó lówó dájú òun. Ẹni tí ó dáfẹ́ lẹ́yìn kò fi wù.
1: Entertainment. Now. Thanks.